0: I'm Dr. Harold Richman. With deep respect and love, we say congratulations. Daddy and
1: Ẹ jẹ́ ká gbọ́ ìròyìn ní. Father John Bosco Eze yìí ti rọ àwọn Kristẹni láti máa dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọn. Níwọ̀n bí Ọlọ́run kìí fi àwọn tó gbẹ̀kẹ̀lé sílẹ̀. Ó tún gbà wọ́n níyànjú pé kí wọ́n máa ṣe jẹ́ kí ìwà búburú àwọn míì yí ìwà rere wọn padà. Ìjọba ìpínlẹ̀ Edo ti rọ àwọn òbí láti máa bójú tó àwọn ọmọ wọn dáadáa lẹ́yìn tí wọ́n tú àwọn ọmọ mẹ́ta tí wọ́n sá kúrò nílé padà mọ ẹbí wọn. Ìjọba sọ pé ilé yẹ kí ó jẹ́ ibi tí àwọn ọmọ ti lè sọ èrò wọn láì bẹ̀rù. Ìjọba àpapọ̀ ti fi ìkìlọ̀ ìkún omi sílẹ̀ fún ìpínlẹ̀ 28 àti FCT nítorí òjò ńlá.